0: ẹ̀yin ọmọ Ọlọ́run bí yèmi ò bá sí kí ni yèmi ò ní sí ṣe testimony ojoojúmọ́ ni àbí àṣẹ tí ń jáde ní gbogbo ìgbà àbí tí bàbá mi ológun àjọbọ ń dánwò nínú ayé àwọn ọmọ Ọlọ́run ìyèmí sí o gbogbo èèyàn ní Jésù ò mà ṣe à ń tẹ́ ẹ bá wojú pátákó wa ní church this is defined overtaking by testimony ohun tó fi lé wọn bá tó fi yà wọn lè lọ́dún yìí ó ní ẹ̀rí bíbélì sọ pé we overcome the devil by the blood of the lamb aṣẹ́gun dragoni náà nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́-àgùtàn and by the word of their testimony èyàn ò tí ì di aṣẹ́gun àfìgbà tó bá tó bẹ̀rẹ̀ sí so ẹ̀rí bó ti wulẹ̀ kí ẹ̀rí yìí ó bíntín tó sà ìwọ sọ jáde kò wá wo ohun tí bàbá mi ológun àjọbọ kò wo ohun tí ó tún gbé jáde bó o bá ti dúpẹ́ tilẹ̀ ìmí ò tún jáde tún dúpẹ́ tilẹ̀ ìmí ò tún jáde àṣírí àwọn ọmọ Ọlọ́run nìyẹn ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ̀yin wo ẹjẹ́ ń bí gbogbo àkọ́bí ọmọ bò lẹ̀ wà ẹ dìde ẹ̀yin lẹ lọ́la o ẹ̀yin lẹ ní ọ̀la o is still the festival of the firstborn a sì tún wà lẹ́nu ẹ̀ ẹnìkan ní wòlíì wọ́n lẹ fáwọn firstborn ní nǹkan kan èyí tó fún yín èyí tó fáwọn firstborn lọ́la náà ní sunday service bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run gbogbo firstborn ti bá ń gbọ́ mi ni ọmọlú tó wà bẹ́ẹ̀ ní sì fún ọ ní anointing oil gbogbo èèyàn ní tiẹ̀ fún anointing oil àwọn tí wọn ò sí ń bẹ̀ at least bí mo ṣe ń lọ sí èkó ní ìsìn mo ń lọ fáwọn kan anointing oil mo gbọ́ ni ẹnìkan ní mbọ̀ lẹ́ ń bọ̀ ni ó sòdí mo ń bọ̀ ẹ̀yin wo lẹ fẹ́ testimony ọ̀fẹ́ kí Ọlọ́run kọ́ bí owó ọ̀fẹ́ gbóhùn ara rẹ ọ̀yà dìde so o lè bá mi kí hallelujah ńlá méje àti ògo méjì òní nine so ní gbogbo ibi tẹ́ ẹ bá wà somebody stand up and shout seven hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ògo méjì ògo ògo fún mẹ̀ṣáyà ọyẹ gbé ẹsẹ̀ mẹ́ta síwájú tẹ́wọ́ sí mi mo dúró nínú ìpè tí Ọlọ́run fi pè mí gẹ́gẹ́ bí ìwòlíì Ọlọ́run mo sọ tẹ́lẹ̀ pé bí wọ́n bá jẹ́ òṣì àmì ní ìgbà mẹ́ta tẹ́nìkan gbọ́ ọkàn ṣe lóhùn kí ẹnìkan kan gbọ́ ìbá àṣẹ ti bẹnu léyìn mo sọ lórúkọ ọba bátọ́mọ àti tẹ̀mí mímọ́ oṣù yìí ni wà ní testimony sọ̀rọ̀ in the name of Jesus ẹ̀yin ọmọ Ọlọ́run ṣe ń ṣàṣírí tọ́pa testimony fún ọ bí ìwọ náà bá fẹ́ ìwọ gbọ́ tẹnìkan gbọ́ testimony ìwọ náà sọ testimony àṣírí tó wà níbẹ̀ nìyẹn ẹ mọ́ bínú pé mi ò wàásù bí alára láàárọ̀ yìí àti lánàá bẹ́ẹ̀ náà ni ìsìn ní wàásù bí alára lọ́la ìròyìn ayọ̀ ti kúnlẹ̀ àní kété tó bá ti lè gbọ́ tiẹ̀ náà jáde ẹnìkan ní wòlíì wọn lẹ̀ ń bọ̀ lẹ́kọ̀ọ́ mọ̀ ń bọ̀ lọ́sọ̀dì ibù mo ti fẹ́ débẹ̀ tán gan seven ni sí nine so ìpàdé ìdájí ni n ta bá ṣe ní seven sí sí ó wá pé wájú 9:30 ní jalisco field engineer ẹ jẹ́ kí pastor tóbi ọ sọ bí tá à ń bọ̀ ní ọ̀sọ̀dì mo ti sọ lánàá so àti bí fún àwọn èèyàn àwọn bí ọyá bí àwọn 5000 máa fún ọ anointing oil ẹ̀mí ọlọ́run ló ní kí n ṣe bẹ́ẹ̀ testimony anointing oil.
1: Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lọ́sọ̀dì tẹ́ ẹ wà ń ṣógúnlẹ̀ tẹ́ ẹ wà lájàwọ́ estate tẹ́ ẹ wà ń 7 and 8 gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ń mushin gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń bọ̀ láti kétu alápẹ̀rẹ̀ gbàrígà gbàgádà ẹ bèrè ọsọ̀dì bọ́ládé bus stop ẹ sọ pé ń lọ jalisco field lẹ́yìn ọsọ̀dì sọ̀lọ̀ local government God bless you.
2: Orúkọ mi ni Temitope Awi láti United Kingdom.
0: Láti lẹ́ti wá? Àwọn èrò London wọ́n wá bá mi Nàìjíríà yìí o. Bí n bá gbọ́ tó o ṣe àmì, ọ̀nà tiẹ̀ náà ṣe. Yes, sir.
2: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orí òkè yìí fún oore ńláńlá tó ṣe nínú ayé mi. Nítorí nínú ọmọ bàbá mi kò sẹ́ni tó kúrò lórílẹ̀-èdè yìí.
0: Kò sẹ́ni tó kù ní Nàìjíríà
2: yìí. Kó tó di pé mo wá sí orí òkè yìí mo ti lọ embassy ìgbà mẹ́rin
0: four
2: times tí ò sí nǹkan kan tó jáde láti bẹ̀ ṣùgbọ́n ní 2023 June precisely mo wá síbí láti tú ọmọbìnrin kan ọ̀rẹ́ mi Olúwatóyìn ó wà ń bí ó fẹ́ràn yín gan ó máa ń advertise yín gbọ́ program yin lọ́sàn lóru ṣùgbọ́n nígbà tí mo wá síbi ní June yẹn mo mú passport mi dání mo wá ṣe prayer ẹ̀dẹ̀ ní ká ṣe ọrẹ kékeré bíi ₦5,000 mo gbìyànjú mo ṣe ìgbà tó da November mo lọ sí embassy UK embassy wọ́n fún mi ní visa working visa 5 years.
0: Five-year working. Now where? Bọ́ ọba ní passport ẹ̀wọ̀ náà ná gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lé wọ́n láwọn kò sí ẹnìkan ní ọmọ ìyá wọn tó kọjá bọ́dà yìí orí tiwọn ni ìtàn ìrántí change mẹ́ẹ̀ màlù tí ń wù ọ́ lọ kó tó di July àmọ́ mọ̀ bọ́ yóò lè ṣe àmì pẹ̀lú agbára ọ̀nà tiẹ̀ náà ṣe agbára tó ṣínà fún bàbá yìí kan sí àmì ó ṣínà fún wọn náà sida working visa ṣe ti wa n gbe bẹ ni.
2: Mo ti lọ láti 2024 January 2024 ni mo lọ nínú 2024 náà ni mo ṣe visa àwọn ọmọ mi.
0: Ẹ ṣe visa àtàwọn ọmọ yín náà.
2: Àwọn ọmọ mi wọ́n wá ní 2024 October 2024 láti gbà yẹn mo máa ń dán ìpè bàbá mi wò.
0: Ẹ ń dán ìpè mi
2: wò. Mo máa ń dán wò ìgbà míì mo lè fẹ́ wọ train tó yẹ pé tí bá ti miss train mo máa lùsì iṣẹ́ mi mo máa miss iṣẹ́ lọ́jọ́ yẹn mà á sọ pé tó bá jẹ́ ìwọ lo pé ọ̀dẹ́kúnlẹ̀ pàfra ìwọ ọtún ẹ̀yin o ní láti dìlé fún mi kí n dúró kí n wọlé kó tó gbéra. Ó máa ṣẹlẹ̀ láìmeye ìgbà bẹ́ẹ̀ tó yẹ pé tí bá ti wọlé bí after ti bá wọlé tán ni tún ẹ̀yìn aṣẹ́ máa lọ. Mo gbàgbọ́ inú pé bàbá yìí ọlọ́run ṣì ń lò wọ́n gidigidi tó bá sọ pé ògùn lẹ̀ ń lò ó tẹ́ wà lọ́rùn ká máa ṣe lọ.
0: Bí ọwọ́ yẹn lórí wọn ẹ ti ọmọ mélòó làwọn yín àwọn mélòó.
2: Mẹ́ta.
0: Làwọn ọmọ yín àgbé ọwọ́ lórí ẹ sì ti kó mẹ́tẹ̀ẹ̀ta wọlé àti.
2: Àti ìyàwó.
0: Ṣé bí ẹ ti ń ṣiṣẹ́.
2: Bẹ́ẹ̀ni.
0: So testimony náà lẹ wá sọ nílé báyìí.
2: Bẹ́ẹ̀ni mo wá ní sẹ́kítẹ́ bá nígbà bẹ́ẹ̀dẹ̀ yín mo jáde ṣùgbọ́n ọ̀nà ọ̀kàn mi.
0: Ọ̀kàn yín ẹ tún wá ní ìsìn àwọn fẹ́ máa wálé lóṣooṣù nù o ọlọ́run tó ní gbogbo ọ̀nà ó ní èmi ní ọ̀nà gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí tí ọ̀nà ń wù ọ́ tí wọn náà fẹ́ máa lọ Canada ọ̀fẹ́ lọ US ọ̀fẹ́ lọ UK ọ̀fẹ́ lọ Germany ọ̀fẹ́ lọ Australia bọ́ba ṣe kó yé ọ àṣẹ tó sí ọ̀nà fún bàbá yìí kó tó di oṣù July àṣẹ yìí kó sí ọ̀nà fún wọn náà. Bàbá ìmọ̀ gbàdúrà gbogbo ìrètí ẹ fẹ́ láyé kọ́ bẹ̀rẹ̀ sí jáde fún yín ọ̀nà ò tún tì mọ́ yín mọ́ ẹ ti bírèkì rẹ́kọ̀dù o you will always be the best àṣẹ ti mọ̀ bẹ́ẹ̀ àwọn ìyàwó yín àtọmọ yín bẹ́ẹ̀ báyìí nice ẹ díjú o wọ́n ya pants ìlú mi ni èmi náà gba pants n tí mo kọ́kọ́ bọ̀wọ́ bá nìyẹn ẹnìkan nínú ẹ̀yin méjèèjì wà ná pants tally ọ̀dà bínú tán wà ná dọ́là next.

0: Èmi ọmọ yín lórí afẹ́fẹ́ ni ó Kẹ́hìndé Akíntóyè lorúkọ mi, mò ń pè láti Agbára. A kú program àná sá, a máa pọ̀ sí ni ó wà nípẹ̀jì. A ní a máa rí owó ìfà, mo rí owó lẹ́ni o. A bá yẹ parí 77 lánà yẹn ní ìrọ̀lẹ́. Ọ̀rẹ́ mi ní UK send mi ní 60,000. The beginning of this month náà, one of my brother láti UK, ó send mi ní 50,000. Ó ní kí n fi support owó school ọmọ mi. Àbábá mi pé ń dájú o. In fact, mo rí sista ìbóyè ń pọra mọ́lẹ̀ lánà pẹ̀lú 20,000 tó rí à láti gbà. Mo ṣe ní kí n give ẹ̀rí mi o. Ẹ̀rí mi ṣẹ̀ máa pọ̀ sí kò ní pẹ̀dẹ̀. A ní wáyé tí bàbá mi, mọ́nà 90s, ẹ bá mi kí mama. Ẹ̀rí mi nìyẹn, ẹ bá mi gbé ẹ̀rí mi o. Ó rẹ̀ ti ní ẹni tó bá sọ ọkọ̀ tó lọ́hún ń ṣe fun. Kò ní èlé tó gbà, kò ní bàjẹ́ bọ̀kọ̀, kò ní rí mi gbà mọ́. Ẹ̀rí mi nìyẹn o, bàbá mi, ẹṣẹ́ o. Màmá rí yín bọ̀ o.
1: Nash, ẹ jẹ́ kí n wá pé gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run dìde ńlẹ̀, àtàkọ́ bí ọmọ o, àtàbí gbẹ̀yìn o, àti ìwọ tó kọ́kọ́ ṣe dáadáa nínú ìdílé o, àti gbogbo ẹ̀yin àròlé, ẹ wá náwó. Bàbá gbàfẹ́ mi náà lóṣù yìí, mo fẹ́ sọ ẹ̀rí. Ǹjọ́ jẹ́ mọ̀ pé nínú Kristi, ibẹ̀ nìkan ni ẹ̀rí pin sí. Òun ló jẹ́ wọ́n mọ̀ pé orúkọ rẹ̀ ní ìyanu nínú ìwé Àìsáyà. So kò sẹ́nìkan tó bá bá wa gbàdúrà yìí. Ó ní ké pè mí, Jeremiah 33:3, èmi ó sì gbọ́, èmi ó fòun ńlá àti alágbára tí wọ́n mọ̀, màá fi hàn ọ́ náwó èèyàn méjèèjì. Bàbá mi, nítorí ikú àtàjíǹde rẹ̀, fàyè gba ẹ̀rí inú ayé tèmi náà, mo fẹ́ sọ testimony mi, gbé testimony mi jáde lórúkọ bàbá tó mọ́ àti ti ẹ̀mí mímọ́. Wá kígbe bàbá, ẹ̀yin àkọ́bí ló lélẹ̀, àkọ́bí ni mí. Olúwa ló ní ká pa láṣẹ mẹ́ta, ló ní káwọn àkọ́bí ó àpíà kí wọ́n yọ sóun nílé òun, kí wọ́n yọjú sóun, torí òun ló ní àkọ́bí. Àkọ́bí ni mí, ogo ilé bàbá mi gbé kọ́ mi lọ́rùn. Isaiah 22:24, ó ní gbogbo ogo ilé bàbá rẹ̀ láwọn sì fi kọ́ lọ́rùn. Olúwa, àkọ́bí ni mí, ogo ilé bàbá mi, Ọlọ́run fi kọ́ mi lọ́rùn. Ẹ jẹ́ mọ́ lọ sí Osodi. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní Osodi, Jalisco Field tó ń bẹ ní Osodi, ní Mọ́fòlúkù ni màá ti pàdé. Ibẹ̀ lẹ́ ti pàdé Jésù nínú ayé mi. Àwọn àkọ́bí ibẹ̀ màá tún gbàdúrà. Gbogbo ẹni tó bá wà ńbẹ̀ gẹ́gẹ́ bí ohun Ọlọ́run tí ò tí ní anointing oil, because anointing oil gangan ni ó wà fún testimony lóṣù yìí. So màá fi lé yín lọ́wọ́, màá sì sọ bẹ́ẹ̀ ṣe máa lò ó. Bọ́ ń gbọ́ testimony nìkan òjọ̀ kan bó ṣe ń lọ nìyẹn. Ẹ jẹ́ kí n mẹ́nu kú ńbẹ yẹn. Tó bá wá di ọ̀la, ìsìn méjì náà láṣe ní Wema ní agbára Ọlọ́run. Gbogbo àwọn ọ̀dọ́ láti 13-30. Àtàwọn àkọ́bí tó ń bẹ̀ ńbẹ̀, àtàwọn tí ó join, àwọn tí ó join, gbogbo ohun tí mo fún wọn ní Jesus City. Ẹ̀mi Olúwa ní at least nínú ìsìn méjèèjì, àwọn 225 fi nǹkan kan lé wọn lọ́wọ́ gẹ́gẹ́ bí ohun Ọlọ́run. Gbogbo èèyàn náà ló ti ní lọ́wọ́ tẹ́lẹ̀. Lágbára ẹni tó ní ayé àtọ̀run, ìsìn tí wọ́n bẹ̀rẹ̀ àwọn 13-30 ní aago méje sí aago mẹ́sàn-án, ó kọjá ìṣẹ́jú 15. Ìsìn ẹlẹ́ẹ̀kejì wọ́n bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án, all wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ìgbà tí ó bá fi di 12, ìyẹn náà ti wá lé. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tẹ̀lé mi lọ fún ìrìbọ mi mọ́ sọ́ni ọjọ́ Sunday, àátún pàdé, a ti ṣe ìrìbọ mi lọ́sẹ̀ tó kọjá yìí. Ẹ jẹ́ mọ́ lọ. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tó ní ìdámẹ́wàá, gbogbo àkọ́bí ọmọ lolúwa sọ fún mi. Ẹ gbọ́ o ní àkọ́bí ọmọ ẹrú ẹ̀bọ 1200. Ìkọ̀ọ̀kan dúró fún 1100 lóṣù kọ̀ọ̀kan. Ẹ̀yin tẹ́ bá wá jẹ́ àkọ́bí tó ti láǹkì ru 12,000 gẹ́gẹ́ bí ẹ̀bọ. Kí wọn dáwó rẹ pọ̀ mọ́ iṣẹ́ Ọlọ́run. Gbogbo àkọ́bí ẹrú ẹ̀bọ 1,002. Mọ̀mọ́ rú ẹ̀bọ 1,002 fọmọ rẹ. Olúwa mọ̀jọ́ ṣẹrú àbúrò rẹ. Yín tó máa sọ̀rọ̀ síwájú àti síwájú. Tó bá ní lónìí ṣe, bó bá sì ní lónìí ṣe lọ́la, kò bá nǹkan kan jẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ní ìdámẹ́wàá fi lélẹ̀ níwájú Olúwa. Account number church rẹ 1966-36-38-73. 1966-36-38-73. Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Bíyìn ọba yí eyín sí, ẹ lè lo eléyìí 2017-4290-47. 2017-4290-47. Comfort Life Mission International ìyẹn ní ó gbé jáde. First Bank sì nìyẹn. Ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí, ẹ wá kúnlẹ̀. Ẹ̀yin tẹ́ mark wedding anniversary yẹn jẹ́ ń sọ tẹ́lẹ̀. Ẹ jẹ́ mọ́ lọ sí Jalisco Field ní Osodi. Ẹnìkan ní wòlíẹ̀ fún wa lẹ́sẹ̀ bíbélì tá a fẹ́ kà. Ẹsẹ̀ bíbélì tí ọmọdé àtàgbà wa yọ kà lónìí òní ìwé Nehemiah chapter 1 sí chapter 6. Ìwé Nehemiah chapter 1 See chapter 6. Gbogbo eyan omo Olorun ti won bi loni oye wa kunle. Mo nowo mi soke. Aye to da ju laye oni ki Olorun ko di egbe. Lati se lo to mark birthday re. Lato ni lo te mark wedding anniversary yin. Ki dunu ko mo subu lu ayo. E o serere. Dupe po tun re mi o. Dupe o mo kan fi gbogbo eje cake. Elomi o mo so nje ka ka ki ko ni ran ti eleda re. Wi nkan se ka tun fowo re polowo se Olorun. Ayo ni. Eyin na da si pelu account number yen. Gbogbo eyan omo Olorun fe send the testimony e lo number e jo loud ko neat 080-88-71-65-66 080-88-71-65-66 e send the message ire atanu ko ba yin. God bless you.